0: Number one FM.
1: Ẹ̀ma wí wọ̀ọ́dún kú.
2: Àwọn àjàkú kan bọ̀ ni mo.
1: Àwọn òṣìfò pọ̀lọ́ mọ̀ ní wọn.
2: Ọbọ̀ sùúrù ni mo yàn wá.
1: Má wí wá ní gbà pẹ́rẹ́ jí ní
2: wọn. Òyìn àkúpọ̀ àwọn ọba ṣàṣì ní ẹ̀sùn yàn wá.
1: Má wí wá tí a fún.
2: Òyìn àkúpọ̀ àwọn ọba ẹ̀pọ̀.
1: Tọ́sí sí o.
2: Nṣo tí ní.
1: Jíjí jí o pọ̀lọ́ mọ̀
2: ní
1: wọn. Nṣo
2: yìí
1: ní èmúyàn mẹ́yìn
2: náà.
1: Chifopa Hohoa,
0: number one FM,
2: Unsata,
1: Chifopa Katutua,
2: Osania,
1: Yinakbo,
2: and Nawenya,
1: La Yesu Christo,
2: Ewa Yesu Christo,
1: Maui Rao,
2: Onyaku Pashra,
1: Banagala Radio Yang,
2: Sawa Sachim Radio Yang,
1: Ella Bana,
2: Esan said,
1: Maupa Matiatian,
2: Winya Mini Power Power,
1: Yina Jennifer Yavan Faus,
2: now Fata, so Betty Ninsem.
1: Ella, Ella, Bella.
2: Essa, I said.
1: Yeah, yeah, Deborah.
2: Emrena, so say.
1: Yesu Christo Nava.
2: Yesu Christo Beba.
1: Hey, ain't any jipuva matia sinya.
2: Now we are strony paya power.
1: Aya tanya bafa, you some.
2: Entina, and same.
0: Number one FM.
1: Anya that's Radumanella.
2: Eh, Nunia Humboa.
1: Benamia dua, well, I put over.
2: Say, you will do fear or run into.
1: Bob woman, oh, Mutilamanu.